ṣe mọ́ lẹ̀ pọ́pọ́pọ́ má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀yìn fojú sunkún òun náà ní fojú sunkún mi michael pọ́pọ́n tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó di january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òun ní jẹ́ bíi pọ́nù mẹ́ta bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ òun náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?